0: bàtà yahoo ṣùgbọ́ ẹgbẹ́.
1: Zinki, ṣé ẹ ṣí ẹ rẹ̀ madam? Ṣé ẹ ṣí ẹ? Ṣé ẹ̀ not crazy? Bí a ti ń fi lè tọ́jú ọ̀dẹ̀ àbẹ̀mí gbèrò fún.